0: ile-iṣẹ́ Andy Negro Production Outfit pẹ̀lú àjọṣepọ̀ ile-iṣẹ́ Tolú Alàṣẹ Television and Radio Media Outfit àti ile-iṣẹ́ Starline International Showbiz Magazine tẹ́pẹ́pẹ́ ètòkan tí wọ́n pè ní Tọba Alàṣẹ níbi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erinja, ìlú Ọ̀tà àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá bíi ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erinja, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíyè, baálẹ̀ Tèmídìrẹ Alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ Aláṣíà Ọ̀ṣọ́dì àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà la tún máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Alàṣẹ lẹ̀tọ̀, ètò ní Tọ́ba Alàṣẹ, ẹ máa mísí ẹ̀.
1: Ẹ̀kalẹ́ ni gbogbo tí atẹ́gbọ́ ètò Tọ́ba Alàṣẹ fẹ́ dé ní alẹ́ tòní. Bẹ́ẹ̀ni, síbí jẹ́jọ́ la dágbére fẹ́yìn olólùfẹ́ wa pé odijọ́ mẹ́jọ ọba òkè ọba Aláwùrabí sì jẹ́ ó ṣeéṣe fún wa láti tún mú àkọ́tún ètò ń wá sì ti gbọ̀yìn lálẹ́ tòní. Ẹ ṣeun gan ní gbogbo ìgbà, ẹ ṣe fúnra mọ́ràn yín, ẹ ṣe làákàyè kò níjọba láṣẹ Elédùà. Fáyọ̀sọ ayé lorúkọ tèmi, ètò ọ̀hún tún ti gorí afẹ́fẹ́ lákọ̀tún ìtìmọ̀ngorí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ni ẹni kejì mi wà níhìn lálẹ́ tòní, àjọ àjọ tún kọ ètò ọ̀hún ni lálẹ́ tòní.
2: Orúkọ tèmi ni Superior Evangelist Andy Babatunde
1: Ètò
2: bá wà kalẹ̀.
1: Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àmọ̀ràn àti ọ̀rọ̀ Ọlọ́run wàásù ti Superior Evangelist Adenekan tí wọ́n sọ fún wa níjẹjọ àwọn olólùfẹ́ wa tún ní àpé tí ó bá ṣẹṣẹ ká tó nàṣà fẹ́fẹ́ ló ṣe jẹ́ pé òun la ó nàṣà fẹ́fẹ́ lákọ̀ọ́kọ́ ní alẹ́ tòní ẹ bá wa kalọ̀.
3: Ọlọ́run kò ní sọ orúkọ mi ni Emmanuel Ojo ọmọ Adenego. Mo wá láti ìjọ CCC Bewla Ajindi Central Parish No. 8 Ọlọ́run Kẹ́mi Street ní Ewúpẹ̀. Ẹ̀jọ̀ rẹ̀ wáyé ní 1985 lọ́wọ́ bàbá wa Ajindi of Blessed Memory. Wọ́n náà kó fa ọ̀kẹ́ wọn. Ìjọ yìí ó ṣe pàtàkì. Orí mi ò rò pé mo fẹ́ jẹ olùṣọ́ àgùntàn. Ìwé kan jọ́ sí mi. Ohun ọlọ́run ló gbé ìjọ yìí kalẹ̀. Tí Ọlọ́run bá ti lọ́wọ́ sí nǹkan ó máa ṣe é ṣe ni. Òsìn tó jẹ́ pé Ọlọ́run ó gbé ìjọ yìí kalẹ̀ ẹ̀rù ò bà mí. Ó sì ń ṣiṣẹ́ bó ṣe bẹ kó rí. Ọlọ́run kó wà pẹ̀lú wa.
4: Mo kò fẹ́ kẹ́ sọ yóò bá nípa ọ̀ràn ìgbàgbọ́ sódà ẹ lè bá ráńdò ẹ ọ̀p láti ṣe ìdúpẹ́.
3: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbàgbọ́ ilé ni sọ pé ìgbàgbọ́ láìṣiṣẹ́ òkú ni. Ìgbàgbọ́ ni láti ṣiṣẹ́ láti gba Ọlọ́run gbọ́. Tábá gba Ọlọ́run gbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe rí. Tábá gba Ọlọ́run gbọ́ tá a rìn nínú ọ̀nà rẹ̀ bó ṣe tó àti bó ti yẹ a ní ṣiṣẹ́ a jẹ́ ohun gbogbo tí a ní fún Ọlọ́run. Ẹ wá bá wà dúpẹ́ lọ́wọ́ mo ń bí iná ìjọ Ọlọ́run ọ̀dọ́ jẹ́ fẹ̀lẹ́sẹ̀.
5: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìlérí tó ṣe
6: mo da dupe lowo baba baba mi na obi na omo osefa ati baba wa abiodun balogun to je olori celestia ni gugu agbegbe mo da tun dupe lowo abuidi lati gba ti o ti wa si adugbo yi o duro ti mi mo dupe tori gbogbo eyan ro pe mo fe mo ti fa ku ni tori sickness to to sele si mi but Mr. Abuidi o duro o soju ise yi olorun ko gba mi duro tawo na a ke se mo ko ma se baje mo dupe lowo won o se ko ni
7: e wa ye boni kore yi ra won de no e ko ra mo de on the 7th of June la ma se olorun ko duro si wa
8: mo se ba balarun mo se ba bala
1: eni to n se siwaju won ni igbagbo se koko nu gbo ti e da wa se pe onigbagbo to ba ni ti onigbagbo ti gbagbo re o ba ye koro ti sise dojo ami esi ke yesi ti ba je o isu ni igbagbo ti o ba ni senu ni oku ni be ni bakona ni baba Samuel Ojubile ti won je oba ilu Gbota awon na so ku oloro nigba ti a ba lati to ben bakona la won ololufe wa ni so ba wi je bo se ko pe a tun mu awon ati gbo won lekan si beni baba kalo ba ti wa gbo ohun baba Samuel Ojubile so je oba ilu Gbota lori oto won la le tuni to ba la se le tu etun so ba la se lori koni lori 1103.5
9: orúkọ mi Samuel Olufemi Ojubile onílùgbò ti nílùgbò aṣòwò ní adó ònú ọ̀tá tó kàgbà bí wọ́n ṣe. Mo ti jọba ọtí ìjọsọ ní ẹ̀dọ́gbọ̀n báyìí pẹ̀lú ọlọ́run fún dídásí tó dá mi sí. Àmọ̀ràn rí sáwọn ọ̀dọ́ tí àwọn ọ̀dọ́ wọn pé èèyàn máa ń bọ̀ fágbà. Àìkùbọ̀ fún àgbà ó ń kú bá ọ̀pọ̀lọpọ̀ ohun mú súnkẹrẹ fàkẹrẹ bá yí ọ̀pọ̀lọpọ̀ wọn láti pẹ́ sọ ọ̀hún àgbà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti fẹsẹ̀ kọ́. Ọmọdé tó bá fẹ́ dàgbà kò gbọ́dọ̀ gba ọ̀pá lọ́wọ́ àgbàlagbà. Ìjọ tó bá ti lọ gba ọ̀pá lọ́wọ́ àgbàlagbà ọmọdé àti sípò fúnra ẹ̀ kò ti ẹ̀ bóyí bẹ́ẹ̀. Ní ti àsìkò iṣẹ́ gbogbo iṣẹ́ ọ̀tọ̀ tí ó bá múra síṣẹ́ á ṣẹlẹ̀ àlọ́jọ́ alẹ́ wọ́ngbà tó bá ti fi àárò sí rí tó ṣe ìranu. Ayò dẹ̀ ní jẹ ṣẹ́gun bó bá jẹ ìṣẹ́gun ò ní jẹ ìṣẹ́gun bó o bá ṣiṣẹ́ láàárọ̀ màá ṣe lọ́sàn-án bó ṣe lọ́sàn-án wàá ṣe ládé ìyẹn tó ti rẹ́ pé kéèyàn fi irun dúdú ṣiṣẹ́ ìyẹn tó dáa púpọ̀. Àwọn ọ̀dọ́ wa kí wọ́n mọ̀ pé iṣẹ́ ni ògùn iṣẹ́ màá dẹ̀ tó fẹ́gbọ̀n lámọ̀ràn pé tó bá bẹ̀rẹ̀ síṣẹ́ ọ̀hún tí wọ́n bá rí owó níwọ̀nba kó má fi gbogbo owó mẹ́rẹ̀ wá jẹun kó má jẹ gbogbo ẹ̀ lájẹrun tó bá ń jẹ díẹ̀ máa fi díẹ̀ pamọ́ dáadẹ́ ẹ ló máa jẹ́ kí ojú alẹ́ wọn kú rọrùn wọn máa já ń jẹ lájẹ tán kò ní rọgbọ lójú alẹ́ o.
7: Kí ni ọmọràn tẹ fẹ́ kí ìjọba nípa fẹ́ àmọ̀pẹ́ tí ṣe máa wà lórí nǹkan tí ìjọba lè ṣe.
9: Lórí ti ìjọba kí ìjọba ṣe àwọn ètò tí ààbò máa fi pé tó máa fi dúró kí ètò àpò tó bá ti rọrùn kí wọ́n jẹ́ kó rọrùn fáwọn tó ní owó ládàá iṣẹ́ sílẹ̀ fáwọn ọ̀dọ́ tí àwọn ọ̀dọ́ bá ti bẹ̀rẹ̀ sí ríṣẹ́ àwọn ìjọba wa ìṣùpá tí wọ́n ní pé kán ṣètò káwọn olóko ní sí ilé iṣẹ́ kó rọrùn fún wọn tí ò bá rọrùn wọn ní lè dáṣẹ lé ilé iṣẹ́ sílẹ̀ lọ́dọ̀wà tó bá dá ilé iṣẹ́ sílẹ̀ káwọn ọmọ tó ṣiṣẹ́ ìjọba dún níṣẹ́ láti ètò bí wọ́n ṣe máa rọrùn báwọn oníṣẹ́ omi ilé iṣẹ́ àdáṣẹ lẹ sílẹ̀ gbogbo ẹ̀ bá wà àwọn ọ̀dọ́ wọn máa rí nǹkan ṣe.
10: ṣe pàtàkì ẹ wá bá mi fi àfihàn ẹ wá bá fi àsìkò ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti àwọn ìjọba dókè àti tìṣà àti olùtò tọba láṣẹ.
9: ọlọ́run ẹgbẹ́ tó wà nínú dúpẹ́ lọ́wọ́ náà kó dá mi pẹ̀lú ẹ̀ pọ̀ ṣe dúpẹ́ lọ́wọ́ ìjọba ìjọba mẹ́tẹ̀ẹ̀ta ti federal ti state local government wọn náà ló ṣiṣẹ́ lọ́pọ̀ dúpẹ́.
11: There is good news for you from Toibib Investment Services Limited. Oh, yes, a clearing and forwarding agency of no equal. Our services, cargo consolidation, import and export, door-to-door cargo service, clearing and forwarding, freighting, general cargo service, and general merchant. We get your goods and cargoes covered. So, are from UK, Ireland, USA, Canada, Germany, China, Dubai, and Turkey, and most especially UK and Ireland. Visit us at Suit DF1 Magnet Shopping Plaza, 525 Agegemoto Road, Ladipo Bus Stop, beside Majok Filling Station, or call 0802-328-3366 or 0703-094-9745. Toibib Investment Services Limited. Your convenience and safety is our goal.
12: I'm going to go to the hospital. Ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ní oṣù kẹwàá ọdún yìí a ó ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí bí ètò àyẹ̀wò yóò ṣe lọ lọ́kọ̀ọ́dọ́kan yóò ṣe lọ ní ọ̀dọ́kan. Bákan náà ni Junior Evangelist Andrew Agbede wọ́n fi àsìkò yìí kí gbogbo ọmọ ìjọ ọmọ olújọ mímọ́ ìjọ Celestial Church of Christ lágbàlá ayé fún ayẹyẹ àjọ̀dún ìkórè àwọn ọmọdé tí wàyí lọ́la òde yìí bẹ́ẹ̀ ni olú ìkórè àgbèwà láṣẹ ìdùmarè ètò ọhún ó ti ń wá sí parí àti ń múra láti mú ìtàn wá sí parí fún kalẹ̀ ètò ní láṣẹ ìdùmarè ní ọjọ́ mẹ́jọ a ó máa mú ọba elébùté ní ọjà ọdọ a ó máa mú ọ̀rọ̀ wọ́ wá sí etí gbọ̀yìn bákan ni ọba ìtumọ̀ jẹ́ olú ti lu agége àwọn ọmọ ọ̀rọ̀ wá sí ti gbọ̀nyẹ́ láṣẹ gbà ní ọjọ́ mẹ́jọ ní fáyọ̀sọ ẹlórúkọ tèmi pásíkà ike àwọn olùrànlọ́wọ́ bọ́tìnì tí wọ́n ti ń tẹ̀sọ́ tó sọ́sì láti rí pé ètò ọ̀hún dùn ní gbọ́nú fún talẹ̀ tù ní.
13: Orúkọ tèmi ni superior evangelist Andy Apoedi.
12: Bẹ́ẹ̀ni a lè gbàgbé olótú ètò wa bẹ́ẹ̀ni ọmọlọ́lá ọlámójú lọ bẹ́ẹ̀ni láṣẹ ìdúnwàrẹ̀ ọjọ́ mẹ́jọ lónìí láti parí lórí àkọ́tún ètò ọ̀hún.
13: Ẹ ṣe gbọ́.
12: Ire o.
14: Radio 1, 103.5 FM. News, talk, sports.
15: This is News Updated, summarized on the hour, right here on Radio 1.